U.S. ti ṣe ìkọlù sí ọkọ̀ ojú omi àwọn ológun orílẹ̀-èdè Iran. Lẹ́kẹ̀rẹ́ ìdárayá lówùúrọ̀ tòní nínú ìdíje FIFA World Cup tó ń lọ lọ́wọ́. Ikọ̀ orílẹ̀-èdè Argentina fi àjẹ ikọ̀ orílẹ̀-èdè Egypt pẹ̀lú àmì ayò 3-2 lánàá òde yìí. Ìbẹ́ oníròyìn oníjú báyìí lọ látorí ìkànnì 95.1 Zobia FM. Ǹjẹ́ tún pàdé wa ní dédé aago kan kù ṣẹ́jú 15 nígbà tá a máa mú ròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun wá sétí ìgbọ̀yìn. Bàlìkì ìzírẹ́wà mírí làwọ́ àlóka ròyìn fún yín lówùúrọ̀ yìí. Ire lójú owó ń rí, ire lójú wa yóò máa rí lọ́jọ́ gbogbo. Àmì.

0: FM.
1: Ìjọba ìpínlẹ̀ Kánò lábẹ́ ìdarí àti ìṣàkóso gómìnà Ọlálájùlọ Aléhàjì Engineer Abba Kabiru Yusuf pẹ̀lú iléeṣẹ́ ètò ìlera lábẹ́ ìṣàkóso Commissioner fún ètò ìlera ní ìpínlẹ̀ yìí Dókítà Abubakar Labari Yusuf pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ láti fún àwọn èwe wa ní ogun Astromacin Samatu Project láti ṣe ìdáàbòbò fún ayé àwọn ìwé wa.
2: Bẹ́ẹ̀ láti ọjọ́ kẹrin oṣù kejì ọdún tán wáyé ìpolongo ìpínlẹ̀ lẹ́ẹ̀kẹta nípa ogun Astromycin oral suspension èyí tí ìgbìmọ̀ elétò ìlera lágbàáyé WHO fọwọ́ sí láti dènà àwọn àrùn lóríṣiríṣi fún àwọn ọmọdé láti ọmọ ọjọ́ kan sí oṣù mọ́kàndínlọ́gọ́ta lórí àwọn àrùn tí ó lè ṣàkóbá fún ìgbé ayé wọn bíi diarrhea, pneumonia, skin infection àti àwọn àrùn mìíràn fún àwọn ọmọdé.
1: Oògùn fún ìdáàbòbò ẹ̀mí yìí yóò máa wáyé láti ojúlé dé ojúlé láti ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ní àwùjọ wa ní ìjọba ìbílẹ̀ 36 ní ìpínlẹ̀ Kánò èyí tí gbogbo ìjọba ìbílẹ̀ 34 yóò máa jẹ àǹfààní rẹ̀ láìpẹ́ jọjọ.
2: Àwọn ìjọba ìbílẹ̀ bíi Anjigi, Albasu, Bebeji, Bichi, Bunkore, Dala, Dambata, Gabasawa, Garumala, Gariko, Gaya, Gwale, Kabo, Kano Municipal, Kalaye, Kiru, Kumboso, Kunchi, Kura, Madobi, Minjibri, Nasarawa, Rano, Rimingado, Rogo, Shanunu, Takai, Taraoni, Tofa, Tosanyawa, Tudunwada, Ngogo, Walawa, àti Wudi.
1: Oògùn Astromacin ṣe ìdáàbòbò tó péye tó sì dájú bí ó tilẹ̀ jẹ́ wípé a kò lè ṣàìrí àwọn àléébù àti kùdìẹ̀kudiẹ díẹ̀ bíi ìgbẹ́ rúru, èébì, ara súnsún. Ó lè máa jẹyọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n fún ìgbà àti àkókò díẹ̀ ni.
2: Kí a jọ dábòbò ìlera àwọn ìwé wa kí a sì jọ kọ́ ìpínlẹ̀ Kánò tí ó ní àlàáfíà tó péye.
1: Ẹ rántí wípé ọ̀fẹ́ ni oògùn yìí bá dé láì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni. Ìkéde yìí wáyé láti iléeṣẹ́ ètò ìlera ti ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ Kánò Sáìsẹ́và Hans Solima àti àwọn onígbọ̀wọ́ mìíràn láti kún ètò Samatu Project tó ń lọ lọ́wọ́lọ́wọ́.
3: Wazobia FM 95.1

0: ijoba ibile ukum ni isele na ti waye won daruko obirin ati okunrin sugbon oruko won lo die tin ba ni kin ma pe ma ma gba wa lasiko lori eto ni ojo aje monday ni isele ti so fun yin lo waye nipinle benue
1: ki se wi pe mo le ni pomo sinu
0: alukoro ọlọpàá ìpínlẹ̀ Benue DSP Udeme Edeti fìdí ẹ̀ múlẹ̀ wípé bàbá àwọn ọmọ yìí ló wá fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí lẹ́yìn tóbìnrin ti dáná sun wọn mọ́lé tí wọ́n sì ti gba ọ̀run alákejì lọ. ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yìn aráalé gbígbóná lórí ọkọ lọ́kọ ti ṣe ẹ̀mí méjì lúfò. Ìbéèrè tèmi lórí ètò lóyún ìrọ̀lẹ́ tòní ni wípé ṣé ń rò pé ìgbà àkọ́kọ́ leléyìí tí àlè yìí máa wálé àti pé ṣé ó tiẹ̀ lẹ́tọ̀ọ́ kí ẹni tó yàn lálé kó mọ ibi tó ń gbé ṣé o bu yìí fúnyàwó ẹbí bẹ́ẹ̀ yẹn. ìyàwó ti forí já gbó lọ bóyá nù nǹkan tó wọ́n máa jẹ tó máa mú náà ló jẹ́ kó obìnrin lọ sípínlẹ̀ Taraba láti lọ ṣiṣẹ́ oko ó dẹ̀ fi ọkọ àtọmọ sílẹ̀ nílé. ọkọ̀ máa ṣàdédé pé wípé nǹkan báyìí báyìí ti ṣẹlẹ̀ àwọn ọmọ ẹ méjèèjì wọn ti kú o nítorí pé kíni ọkọ̀ náà ṣẹ̀ síta ó yan àlè. àsìkò ti tó láti dá sétó ìhàwó ni ìṣẹ̀lẹ̀ ilé ló kọ sí yín. gbogbo yànlẹ̀ mo lérò yìí pé ẹ ti rí ẹ̀kọ́ kọ̀ọ̀kan nu eléyìí. ẹni tá a fẹ́ la mọ̀ àmọ́ ẹni tó ń fẹ́ ni. kí ni òbá àdọkùnrin ìyá àtobìnrin papọ̀ irúfẹ́ wo ni òbá lè wà láàrin wọn tó le tó bẹ̀ tó fi wá wò wípé kóun dáná sùn lé ló tọ́. tó bá tẹ̀dẹ̀ jẹ́ wípé ọkùnrin yìí ni ìkíní yìí ló kó bá ni kò bá dùn mọ́ mi nínú ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ tí wọn mọ́wọ́ tí wọn mẹ́sẹ̀. oró ńlá ni wọ́n dá ìyàwó ọkùnrin yìí. hello. Sa ẹ̀kúrọ̀ lẹ́sẹ̀ orúkọ yín àti ibi tẹ ti ń pè.
2: ẹni tó mọ̀ náà ni àrágà rogo.
0: Ẹni tó dago.
2: O lè to ago mọ́wọ́
0: o. Ó yẹ bá a dá sétò pápákọ̀ mo fẹ́ polówó ọjà.
2: Ó mà wá ń dùn mí ni gbogbo àwọn yànlẹ̀ yẹn wọn lọ́rọ̀ ọgbọ̀.
0: Wọn ò ní gbọ́ o.
2: Ìkáwà gan tó jẹ́ fámìlì mi wọ́n ti lagimọ lórí. Tó dẹ̀ gba bẹ̀dá lùjì òlé ọ̀run. Síbẹ̀síbẹ̀ wọ́n ṣì ń jerú ẹ̀. Kọ́lọ̀ kó forí di gbogbo wa ó kú sí ọpọlọ.
0: Àmì ẹ ṣe àdúpẹ́ sà.
2: Hello.
0: Mọ́mí Ibrahim ẹ̀kúrọ̀ ọ̀lẹ̀ báyìí sí.
3: Ẹ̀kúrọ̀ ọ̀lẹ̀ báwọn ni ṣe bá wa o. Wà láì pẹ́ lọ máa ṣàánú wa o. Tọ́wọ́ tó fọkùnrin mi wọ̀n ní gbọ́. Ó ní sí báyìí ó fi ṣì náà tí ó fi pọ ọmọ méjì dànù.
0: Ọmọ méjì o, ọmọ méjì tọ̀ntọ́n. Ọlọ́ọ̀jọ́ lè fi ṣàríkọ́gbọ́n àmì àmì ẹ ṣe àdúpẹ́ mà. Ikú ń jọ gẹ̀dẹ̀, ikú ń rẹ́dì, ikú ń mọ̀ wípé ohun tó ń dùn ló ń pa ni. Ẹ jẹ́ ń lọ sí abala polówó ọjà tí ń bá ti abala polówó ọjà dé máa máa gbé ìpè yẹn aráalé lẹ́yọ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni máa ka àtẹ̀jíṣẹ́ àwọn aráalé látòrí WhatsApp.

0: ẹ káwọ̀ padà láti abala ìpolówó ọjà. A ní ọ̀rọ̀ àlè tó dáná sun ọmọ àlè rẹ̀ méjì ni mò ń pẹ̀kẹ́lù lórí ètò nírọ̀lẹ́ ti tòní. Ìpínlẹ̀ Benue nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Ó wá àlè rẹ̀ lọlé ni ìyàwó ọkùnrin yóò sì sí nílé. Ọkùnrin sì ní kò gbọdọ̀ wọlé. Ṣùgbọ́n la ewu gbígbóná tó wà lára ẹ̀ tó rò wípé bí ọkùnrin yìí tún ń gbé àlè míì wálé lẹ́yìn òun ló mú kí obìnrin dáná sun àwọn ọmọbìnrin méjì níbi tí wọ́n wọlé tí wọ́n sùn sí. Ọ̀rọ̀ ta jọ ń pẹ̀kẹ́lù lórí ètò nírọ̀lẹ́ ti tò ní leléyìí. Hello. Hello, ẹ ti wà lórí ètò. Ẹ kúrò lórúkọ yín àti ibi tẹ ti ń pè.
1: Orúkọ mi ni Adékunlé láti Niger.
0: Ó yẹ bá a dá sétò pápápá.
1: Sànú ọkùnrin ni ọkùnrin tó bá ń yá lè yún lórí púpọ̀ ọkùnrin wèrè òkùnrin ó yẹ kó kọ́kọ́ dé kíní abẹ́ rẹ̀ ni ó tún wá ń gbálẹ̀ wálé.
0: Ó gbé wálé o, kò gbé wálé àléwá wálé ni o, kò gbé wálé o.
1: Ó ní àlè tó bá wá wálé tí ẹ bá ṣe pé wọ́n ní kankan ni àlè ò ní wá wálé táwọn ọmọdé wà lọ́dọ̀ rẹ̀ ó yẹ kó ó gé kíní abẹ́ rẹ̀ ni.
0: Tó ọlọ́ àṣàdúrà ẹ ṣe àdúkẹ́ sà. Ọ̀rọ̀ yìí ká ènìyàn lára, ó ní ó yẹ kó gé kíní abẹ́ rẹ̀ ni.
2: Ẹni tó dá ojú.
0: Látòrí wàsàpọ̀ ẹkọ́ ètò olóòtú àjà Bilikis Alhaji Bashir ló ń kí mi láti Zungeru Road. À ń gbádùn ètò yẹn, ẹṣẹ́ àdúpẹ́ mú rí mẹ́sẹ̀jì yín.
2: Ṣàlà ìdọ́rùn kò sí kọ̀rọ̀ lójú rẹ̀ gbàǹgbà kẹdẹrẹ lórí.
0: Látòrí wàsàpọ̀ good afternoon sis Babalikis, well done, you are doing a great job. Ẹṣẹ́ àdúpẹ́, this is a touching honestly. May Almighty Allah be with that woman. Ah, me, thank you very much. Ẹ forúkọ yín sí. Hello.
3: Ire wa meri bo ni.
0: Báwa, mo wà pasa.
3: Ọlá olúlọ sọ̀rọ̀ o.
0: Ah, ẹ̀yẹ méjì ò ń já àṣà mú ti mọ̀.
3: Àkànní ń bọ̀.
0: Ọ̀gá wà dáadáa.
3: Ok. Ṣebí obìnrin yẹn ṣe àlè.
0: Mm.
3: Èbí ó ti wà lọ́wọ́ ọlọ́pàá.
0: Ọ̀n ìtí rí mú un, ó ti fẹsẹ̀ fẹ.
3: Àwọn á rí mú.
0: Inṣàlá o.
3: Ò lè sá lọ, wà á rí mú.
0: Yóò
3: wà.
0: Kẹ̀yìn stop ṣe bẹ́ẹ̀ nìyẹn o.
3: Wọ́n sọ fẹ́ pé mo ń ṣe bẹ́ẹ̀.
0: Ẹ̀rí kà.
2: Òfin Ọlọ́run wà dá.
0: Hello, the caller.
4: Ẹlẹ́ ẹkú ọ̀lẹ́ mọ̀.
0: Ẹkú ọ̀lẹ́ orúkọ yín àti ibi tẹ ti ń pè mà.
4: Mọ́mí Yasin ni láti Gorondu State.
0: Ó yẹ bá mi dá sétò mà.
4: Sẹ́ni Kọ́lọ́n sànú wa lọ́wọ́ àwọn ọkùnrin ni.
0: Àmì o.
4: Èmi ni kẹ́tù mo rò níbibẹ̀ ni pé ó ti mú wá lé rí. Sọ́yẹ̀ tó ní wọ́n sì yẹn tó bá mọ́ yẹn náà ní ṣe.
0: Ṣé èèyàn bẹ́ẹ̀ ni.
4: Ó sì ti mọ pé àwọn ọmọ rẹ̀ báyìí náà ṣe rí. Àti mọ́ bá mú lìsìn kò dọ́mọ.
0: Kò dọ́mọ padà bẹ́ẹ̀ ni, èmi ti sọnù.
4: Ànẹ́gẹ́ ti mọ àwọn ọkùnrin yìí pẹ̀lú bí tó bá ti rí obìnrin míì kán mọ sọ gbogbo bíyàwó wọn ṣe tó. Kọ́lọ̀ ń jẹ́ kan fi eléyìí kọ́lọ̀ fi kó fi sàárí kọ́gbọ́n fún gbogbo wọn.
0: Àmì. Ẹ̀ṣẹ̀ àdúpẹ́ mà. Látòrí wàsàpọ̀ Amísọ́lá rewájú láti Bákùn sọ pé ẹkú ètò àti Bàlìkìs ọmọ ẹ̀gbá Mọlúṣàbí ẹkú ètò ni Ọlọ́run á máa fún yín ṣe. Àmì ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ mo rí mẹ́sẹ̀jì yín. Ẹkú ọ̀lẹ́ sista Erewamire, Ọlọ́run yóò máa ràn yín lọ́wọ́. Mayor from online, thank you very much Mr. Mayor. Aske the Prince Salama sí wa lórí ètò ẹ ní sàlámù àlékún ẹkú ètò ẹ ṣe àdúpẹ́ mo rí mẹ́sẹ̀jì tí yín náà.
2: Ẹni bàbá rán àtẹni ẹbí lédè.
0: Daniel Ojo ń sọ wípé ẹkúrò ọ̀lẹ́ Bàlìkìs Erewamire a kì í padà sórí ètò gbàǹkangbé. Ẹni a tún mi gbòòrò tì.
2: Àtàláfọ̀ṣẹ́ àti.
0: Ẹ tún kí mi wípé mo kú iṣẹ́ takuntakun, ẹ ṣé mo dúpẹ́ sí báwa kí ọ̀gbẹ́ni Akànni Adébáyọ̀ ire o, ẹ ṣé Mr. This is Chukwuma Station. No.
2: Abẹ́ orí ìjọ, kí Jésù tó dé, kí ni yóò dá o, ǹjẹ́ yó.
0: Ẹ káàsán ẹkú ètò Alimi Adam Ọláyinka láti dá Mọ́ríkẹ́ mo rí mẹ́sẹ̀jì tí yín náà. Hello, the caller. Hello.
5: Hello, ire wa mi rí.
0: Sa orúkọ yín àti ibi tẹ ti ń pè sá.
5: Bẹ́ńdì Ògbómọ̀ṣọ́ ni ogún gbogbo ẹ̀.
0: Dáadáa ni sá.
5: Ẹ kú àsìkò yìí o.
0: Yes, sir.
5: Ẹrí ọ̀rọ̀ yàlẹ̀yàlẹ̀ dé. Ọlọ́run ọmọ kó wà yọ lọ́wọ́ àwọn obìnrin ni o.
0: Àmì.
5: Ẹrí obìnrin tó ṣerú yẹn. Tó dẹ́rù èèyàn wò. Nígbà tí wọ́n sọ ní nídìí ní làárọ̀, mo ná yẹ kí wọ́n pa ìmìtì plè.
0: Ọwọ́ ìtì tẹ.
5: Tóbìnrin yẹn.
0: Ọwọ́
5: ìtì tóbìnrin yẹn báyìí.
0: Bẹ́ẹ̀ni.
6: ọkùnrin
7: yẹn lọ
6: ọkùnrin
7: látorí WhatsApp ẹ kí uṣẹ́ ọpọlọ bìlìkì ìsẹ́kú ètò láti ọwọ́ ṣọlá ṣọbà láti kúrúnà mọ̀kárántà mú rí mẹ́sẹ̀jì tí yín náà. Asalamu alaikum ẹ kú ètò ọlọ́run máa fún yín sọ mọ́mí z láti darmanawa mú rí mẹ́sẹ̀jì yẹn ṣe mú dúpẹ́. Ẹ káàbọ̀ sórí ètò ajá ìrẹwà mi rí ọpọlọ yín kò ní kú àmì Allah yóò máa bá yín ṣe àmì ràfíọ́ àdérelé mú rí mẹ́sẹ̀jì tí yín náà. Mr. Sadiq Yusuf láti òtòrò náà kí wa káàbọ̀ sórí ètò ẹ ṣe àdúpẹ́ mú rí mẹ́sẹ̀jì yín. Bákan náà ni Mr. Ayọ̀ Fẹ̀múlà láti ìpínlẹ̀ Ondo náà kí wa káàbọ̀ sórí ètò ẹ ṣe mú rí mẹ́sẹ̀jì yín gbogbo àwọn ará ìpínlẹ̀ Ondo ń kọ́. Hello, the caller. Wa alaikum salam wa rahmatullahi. Kí lorúkọ yín ìbò lẹ ti ń pè? Yes, sir, Ọlọ́run ló ń tò ó. Ami, ami. Ore beti o.
8: Ijo jera wa lese dede. Adura atare udi seni keji. Ife ikopo lori ipe.
7: Hello.
9: Ole wa mere ma kweto.
7: Ekro le sa oruko yin ati bite tin pe.
9: Afabaje lati wodi lo soro o.
7: Ekro le o ya dade ba ta dasito.
9: Dede oro e to bi se se.
7: Mm.
9: To ba je pe mi ele adaje to ma dajo atokunrin o wa to bere o ma ran gbogbo olewon ni.
7: Ẹ̀wọ̀n, ok.
9: Ọkùnrin tó bá ní àlè. Kò yẹ kí àlè kó mọ ìyàwó ọkùnrin tí ilé ọkùnrin tó yàn lálẹ́ bá. Kò pọ́n ìyàwó ẹ̀ lé.
7: Bẹ́ẹ̀ni.
9: Ìyàwó tó wá ń sí. Ẹni tó yẹ pé kò ọmọ tó dáná sun ó ti mọ̀ pé kò sí èrè kankan tó máa jẹ ń bẹ̀. Ṣé tó bá jẹ́ pé òun ló bímọ ẹni tó lè dáná sun wọn.
7: Kò mọ̀ wípé ọmọ lòun dáná sun, ó rò pé yàrá mi ti ọkọ fi àlè mí sí, ó rò bí ọkọ ṣe ń yan òun lálẹ̀, ó tún yan ẹlòmíì lálẹ̀ náà ni. Obìnrin míì ló rò pé ó wà nu yàrá tó ti dáná sun wọn.
9: Báwo ló ṣe rò pé ilé ọkùnrin gbogbo ilé tó wà ńbẹ kò sí ìyànú ẹ̀?
7: Tó o.
9: Ọkùnrin ló fa wàhálà tó mú gbogbo wàhálà obìnrin wá bí wọ́n ṣe máa jẹ bí wọ́n ṣe máa mu ó wà lọ.
7: Tó o.
9: Òun bẹ̀rẹ̀ ó ń fi orí tiẹ̀ tó jẹ́ pé ọlọ́run nìkan ló mọ ibi tó ti yanrí tiẹ̀ ó ti lọ fi kó bá obìnrin olóbìnrin.
7: Ọlọ́run ṣàánú.
9: Ó tún gbé àlè wálé.
7: Wá sílé.
9: Nǹkan burúkú ni bá. Ọkùnrin tó bá yànlẹ̀ igbórere ọ̀nà jíjì ni wọ́n máa ń yànlẹ̀ tí kò ṣe kinní because àlè ń fẹ́ ẹni fún re. Débi pé èèyàn máa gbé wálé. Àbá tó bá yẹ pé èmi ni adájọ́ o tó bẹ̀sẹ̀ sí ẹ̀ àwọn méjèèjì o. Nígbà tó bá ti lọ ní kó dájọ́ kú fóbìnrin ọkùnrin gan máa ní kó wà lẹ́wọ̀n gbére.
7: Gbére.
9: Bí màá ṣe ṣe nìyẹn kọ́lọ́run ọba kó ràn wá lọ́wọ́ irú kan báyìí kọ́lọ́run ọba kó fòpin sí.
7: Àmì àmì ẹ ṣe àdúpẹ́ sá ẹ ṣe sá. Látòrí WhatsApp ẹ kú ètò àǹtí bìlìkì zero wa mi rí human wisdom bí jairo sólè láìsọlá wàlẹ wàsálà àmì ẹyọlá bá ṣe ṣe mú rí mẹ́sẹ̀jì tí yín náà. Ọmọ ìyá mi báyìí sí o bá àwa ẹ káàbọ̀ sórí ètò tòní ẹyin lẹ́ ò máa wá àwa náà lẹ́ ò máa bá bí ìzínì láì àmì my regards to akànni ọmọ adébáyọ̀ ọmọ àgbọ̀ ajá fatiba from nine bá wa ẹ ṣe mú rí mẹ́sẹ̀jì yín. Hello, the last caller. Wa alaikum salam, orúkọ yín àti ibi tẹ ti ń pè.
10: Orúkọ mi ni Sadiq Yusuf láti Toro.
7: Ó yẹ bá a dá sí tò pápápá.
10: Tó ntọ́kùnrin yẹn ṣe ohun tó bàjẹ́ gidi gan ni. Kò dáa kọ́kùnrin tó máa yàrá náà kó fẹ́yàwó mi.
7: Kò fẹ́yàwó mi tó.
10: Ó sì sọ fún ìyàwó tí ilé pé tó mo fẹ́ fẹ́yàwó mi báyìí báyìí àwọn òyìnbó sì máa yàrá ń ta.
7: Kò yé wa o. Lato e WhatsApp e kuro le Miss Balikis de kwe to Mr. Femi Johnson lati dawa nu e she muri message yin. To titi di ose ton bo datu ma fayo kwa de lori e so yi, lori e to gbankogbe, emi ni ma wa yi non ni ma be la she du mare. Balikis de rewa miri la wa la kwe yire ni ekpe mi keri ro we, ekpe mi keri ro me, ekpe mi keri a iku ati alafi ati nshi bali oro. Ka fayo kwa de los e ton bo, next Akroko News.
6: If funke can not go to akwan go find way to funke.
11: So with the hot on top social media and other bam to read from politics, entertainment, sports, money matter, and other gist inside just 2 minutes.
12: Bumptious evening, country people. This is 95.1 Wazobia FM.

0: Ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ní àwùjọ wa ní ìjọba ìbílẹ̀ 36 ní ìpínlẹ̀ Kánò, èyí tí gbogbo ìjọba ìbílẹ̀ 34 yóò máa jẹ àǹfààní rẹ̀ láìpẹ́ jọjọ.
1: Àwọn ìjọba ìbílẹ̀ bíi Anjigi, Albasu, Bèbèjì, Bichi, Bunkore, Dàlà, Dambata, Gabasawa, Garumala, Gariko, Gaya, Gwale, Kabo, Kano Municipal, Kalaye, Kiru, Kumboso, Kunchi, Kura, Madobi, Minjibri, Nasarawa, Rano, Rimingado, Rogo, Shanunu, Takai, Taraoni, Tofa, Tosanyawa, Tudunwada, Ngogo, Walawa, àti Wudi.
0: Ogun Atumasi ń ṣe ìdáàbòbò tó péye tó sì dájú bí ó tilẹ̀ jẹ́ wípé a kò lè ṣàìrí àwọn àléébù àti kùdìẹ̀kudiẹ díẹ̀ bíi ìgbẹ́ rúru, èébì, ara súsú. Ó lè máa jẹyọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n fún ìgbà àti àkókò díẹ̀ ni.
1: Kí a jọ dábòbò ìlera àwọn ìwé wa, kí a sì jọ kọ́ ìpínlẹ̀ Kánò tí ó ní àlàáfíà tó péye.
0: Ẹ rántí wípé ọ̀fẹ́ ni ògùn yìí bá dé láì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni. Ìkéde yìí wáyé láti ilé-iṣẹ́ ètò ìlera ti ìjọba.